0: mẹ́fàjó.
1: Ìtì ìwìnyọ́ All Radio. Ìtì ìwìnyọ́.
0: Ìtì ìwìnyọ́.
1: Iyibiyibi ìka All Radio kẹ̀kẹ́.
2: Commander, Mixola.
3: Yeah.